0: nostalgia.
1: Send me back into time.
2: Your music.
0: Classic FM.
2: 91.1.
3: Ìyanu Aṣẹlẹ̀. Tẹ bá rìnrìn àjò, ìyanu Aṣẹlẹ̀. Ayé òní rí di yín. Ọjà òní rí di yín. Ọwọ́ ayé òní ká yín. Ọwọ́ ọ̀tá òní ràn yín. Ó ti ń dára tẹ́lẹ̀ kó dára mọ́ kò ní dé báyìí. Ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́. Òkè òkèlẹ́ ó máa lọ.